nígbà tí àsìkò bá wá tó wá wá rí wípé sẹ́ òjé ni wọ́n yọ òwe òjé ni wọ́n yọ.